Ọ̀rọ̀ tá ń sọ yìí mọ̀ ti ṣe díẹ̀ náà. Ó fẹ́ tó 40 ọdún báyìí o. Ó lanú lẹ̀ ni. Ọjọ́ ọmọ ènìyàn bí ìṣẹ́jú báyìí ni. Òun ló fi yẹ kí ènìyàn lo àsìkò rẹ̀ ní ìlú tó dára. Ṣé o wá rí o? Àwọn kan ní ìyàwó tá a fẹ́ lóde ijó, ẹ̀yìn àrò ní sùn. Ìrọ́ pátágbá ni ní tèmi àtàmọ̀kẹ́. Bó o bá wọnú ọ̀dẹ́ ńbẹ̀ hun, àmọ̀kẹ́ ńbẹ̀ ńbẹ̀ tó ń bá àwọn ọmọ ọmọ wa ṣe é. Ó rí láti ijọ́ tí mo ti pàdé ọmọdé yìí, ìbùkún àti ohun ayọ̀ ló jẹ́ fún mi. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí nǹkan ò bá fararọ, àmọ̀kẹ́ àfàmí á ní olówó orí mi. Ẹ jẹ́ a tún ijó wa ìjó lẹ́ẹ̀kan sí. Ọ̀tọ̀ ní tewó àbúrò, bó bá kan tijó, wọn ó là ọ́.